0: It started in Oguta.
1: Àwọn ajínigbé ti jí àwọn ọmọléèwé gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olùkọ́ kan ní ìpínlẹ̀ náà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Lọ́pọ̀ àwọn ènìyàn ló ń ké ìrora látàrí ọ̀wọ́ngógó gáàsì tí wọ́n fi máa ń dáná. Gẹ́gẹ́ bí ìwádìí tí àwọn èèyàn fi hàn ni wípé ojoojúmọ́ ni gáàsì táwọn èèyàn fi ń dáná yìí ń gbówó lórí. Nígbà tí wọ́n sọ wípé tẹ́lẹ̀ ni wọ́n ń tà ní 100 náírà, ìyẹn 1200 fún ìwọ̀n kan. Ṣùgbọ́n ní báyìí o, a gbọ́ pé ó tún ti léwó kọjá bẹ́ẹ̀. Nínú ọ̀rọ̀ tí olùgbé Yorùbá kan bá oníròyìn sọ, abilékọ Ìgàlọ́ Darlington sọ wípé òun rà tẹ́lẹ̀ ní 1,000 ṣùgbọ́n síwájú gbà yìí 1,200 ni òun rà. Ṣùgbọ́n ní báyìí ó tún ti wá kọjá ibi tí ọwọ́ ń tó. Wọ́n wá kẹ́gbàjarè lọ bá ìjọba àpapọ̀ wípé kí wọ́n bá wọn fi ojú sùnùkùn wo ọ̀rọ̀ náà, wípé ètò ọrọ̀ ajé kò jẹ́ kí ẹnikẹ́ni rọwọ́ họrí mọ́ pé kí wọ́n gba àwọn, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà èédú àti igi ìdáná làwọn fi ń dáná nílé. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ti pàrọwà fún àwọn aláàjì àti aláàjà tó ń lọ sí ilẹ̀ mímọ́ tí wọ́n jẹ́ tó 5.

0: síwájú gbà yìí ẹgbẹ̀rún kan àti ìgbà náírà ni òun rà ṣùgbọ́n ní báyìí ó tún ti wá kọjá ibi tí ọwọ́ ń tó wọ́n wá kẹ́gbàjarè lọ bá ìjọba àpapọ̀ wípé kí wọ́n bá wọn fi ojú sunukun wo ọ̀rọ̀ náà wípé ètò ọrọ̀ ajé kò jẹ́ kí ẹnikẹ́ni rọwọ́ orí mọ́ pé kí wọ́n gba àwọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà èédú àti igi ìdáná làwọn fi ń dáná nílé. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ti pàrọwà fún àwọn aláàjì àti aláàjà tó ń lọ sí ilẹ̀ mímọ́ tí wọ́n jẹ́ tó 95 tí wọ́n lọ sí ilẹ̀ mímọ́ ní ilẹ̀ Mecca láti lọ ṣe iṣẹ́ háàjì níbẹ̀. Ó wá sọ fún wọn ní ilé ìjọba níbi tí wọ́n ti ń ṣe àpè èyí tí wọ́n ṣe ní àjọyọ̀ èyí tí wọ́n fi ń dágbére fún wọn pé láyọ̀ ni wọ́n dọ̀hùn. Ibẹ̀ ni gómìnà ti sọ fún wọn wípé kí wọ́n jẹ́ aṣojú rere tí yóò gbé ògo ìpínlẹ̀ Edo ga. Àti rí gbọ́ pé àwọn ajínigbé ti gbé àwọn ọmọléèwé kan àti olùkọ́ ní ìjọba àbílẹ̀ kan tí wọ́n ń pè ní oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A gbọ́ wípé nínú àwọn ọmọléèwé tí wọ́n jí gbé, a rí gbọ́ pé olùkọ́ kan wà níbẹ̀ tí wọ́n sì gbọ́ wípé ó ti jọlọ́run nípè ṣùgbọ́n àwọn èèyàn ṣì ń retí ìfìdí òdodo múlẹ̀ nítorí pé wọn ò tí bọ́ lẹ́nu àwọn agbófinró. Ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ ẹ̀foríjì mi ilé ẹjọ́ ti ìjọba àpapọ̀ èyí tí ó kalẹ̀ sí ìlú Àbújá ti gba onídùúró gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Kaduna. Gómìnà ti Nasiru El-Rufai nígbà tí wọ́n ń ṣe ìdájọ́ látàrí ìtẹ ojú òfin mọ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Onídàájọ́ Joyce Abdul Malik sọ wípé wọ́n gbọ́dọ̀ san 100,000,000 àti onídùúró èyí tí ó jẹ́ wípé yóò máa gbé ní agbègbè Maitama tàbí Asokoro ní ìlú Àbújá pẹ̀lú. Àwọn onídùúró yìí tún gbọ́dọ̀ fi àwọn ìwé ẹ̀rí ohun ìdúró sílẹ̀ pẹ̀lú lẹ́yìn tí ó ṣe ìdájọ́ náà tán. Èyí ni a ó fi ṣe àṣekágbárò yìí tòní.
1: All right, ladies and gentlemen, my name is Samson Alamano, known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, Nigerian sprint hurdler Toby Amonso has set her sight on qualification for the World Ultimate Championship after opening her 2026 season with a strong start following a gold medal won at the 24th edition of the African Athletics Championships. In a separate news, Super Eagles striker Victor Boniface has described